ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́ lọ́gbọ́n Jésù kí gbogbo ẹni tó jókòó kó dìde.

0: ayọ olúwa pa mí lẹ́rìn ìmúrin ẹ̀rín ayọ.
1: Ẹ̀rín ni yóò ṣí, ẹ̀rín ni yóò yọrí ṣí.

0: Ìgbé ẹsẹ̀ síbi agbára kò rọrùn rárá. Ṣùgbọ́n Ọlọ́run fún àwọn ènìyàn ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésẹ̀ náà.
1: For God does give grace to people to get there.
0: Àfẹ́kọ́ ni ẹ ní ìgbà.

0: sọ fún Ọlọ́run.
1: You are going to tell the Lord.
0: Oluwa.
1: Lord.
0: Fún mi ní oore ọ̀fẹ́.
1: May you grant unto me the grace.
0: Láti ṣe tí ọ̀rọ̀ Ọlọ́run yìí wí.
1: To put into action what this message is all about.
0: Torí ọ̀rọ̀ náà ti jáde sí.
1: Because the word of God has come forth unto us.
0: Gbogbo ẹni tọ́rọ̀ náà sì jáde sí, ọ̀rọ̀ ti ṣiṣẹ́, àdúrà fẹ́ ṣiṣẹ́ báyìí.
1: And now the message has prospered in your life, prayer will then follow it.
0: Olúwa, bí ohun tí mo gbọ́.
1: Lord, according to the message I've heard.
0: Olúwa, ràn mí lọ́wọ́ láti ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà.
1: Lord, empower me to do accordingly to the word.
0: Àdúrà.
1: I talk to the Lord.
0: Ọlọ́run bá gbọ́ máa tiẹ̀ mọ́ ọ̀rọ̀ tí mo gbọ́.
1: Olúwa,
0: ràn mí lọ́wọ́, ràn mí lọ́wọ́, ràn mí lọ́wọ́, ràn mí lọ́wọ́.
1: To put this step into action, to put it into practice.
0: Láti pa ọ̀rọ̀ yìí mọ́, láti pa ọ̀rọ̀ yìí mọ́.
1: To give this message.
0: Olúwa, wá ràn mí lọ́wọ́.
1: Lord, help me.
0: Olúwa, ràn mí lọ́wọ́. Olúwa, ràn mí lọ́wọ́.
1: Lord, help me.
0: Láti rìn nínú ọ̀rọ̀ yìí. Olúwa, ràn mí lọ́wọ́. Olúwa, ràn mí lọ́wọ́. Olúwa, ràn mí lọ́wọ́.
1: Olúwa, ràn mí lọ́wọ́.
0: Olúwa, ràn mí lọ́wọ́. Láti gbé ìgbésẹ̀. Olúwa, ràn mí lọ́wọ́. A ó sọ fún Ọlọ́run lẹ́ẹ̀kejì.
1: We'll now be telling the Lord once again.
0: Olúwa, fún mi ní agbára.
1: Lord, empower me.
0: Láti gbé ìgbésẹ̀.
1: To take decisive steps.
0: Tí yóò mú ògo bá ayé mi.
1: That will bring glory into my life.
0: Àdúrà.
1: May I talk to the Lord.
0: Olúwa, fún
1: mi ní steps.
0: Tí yóò mú ògo bá ayé mi.
1: That will bring glory into my life.
0: Àdúrà.

0: I will call three of our fathers.
1: Báyìí máa pe àwọn bàbá wa mẹ́ta.
0: For special prayer.
1: Fún àdúrà pàtàkì.
0: Prayer for Thanksgiving.
1: Àdúrà ọpẹ́.
0: Pastor G. O. Omoyajowo from Lagos.
1: Omoyajowo from Eko láti Eko.
0: Forgiveness.
1: Àdúrà ìdáríjì.
0: Pastor S. O. Adédokun.
1: Àwọn bàbá wa Adédokun.
0: Holy Spirit.
1: Fún ẹ̀mí mímọ́.
0: Our general evangelist.
1: Àwọn bàbá wa ajíhìnrere àgbà.
0: Now our father, Pastor G. O. Omoyajowo.
1: Àwọn bàbá wa Omoyajowo síwájú fún ìdúrà ọpẹ́.
0: Why we remain standing?
1: Kí gbogbo wa wà ní ìdíje dúró síbẹ̀.
0: Thank you.
1: Ẹ ṣe o.
2: Praise ye the living Jesus.
1: Hallelujah.
2: Ìyìnrẹ́ o Ọlọ́run wa, ọba tó ń gbọ́ àdúrà. Ògo rẹ̀ o Ọlọ́run wa, ọba tó ń gbọ́ àdúrà wa.

0: ọlọ́run ìyanu ìjìnlẹ̀ ìfẹ́ ẹlẹ́rù ni yìí ọba lánà ọba lè ní ọba títí ayé gbogbo a gbé ọgá yàn ọ́ fún rẹ̀ fún àánú rẹ̀ lórí wa bàbá gba ọpẹ́ wa bàbá gba ẹ̀yìn wa bàbá gba ọpẹ́ wa bàbá gba ẹ̀yìn wa ó wù ẹ́ nínú àánú rẹ̀ ló tún kà wáyẹ lọ́dún yìí nínú àpéjọpọ̀ wa bàbá gba ọpẹ́ wa ẹ fún wa lórí ọ̀fẹ́ tá a fi ń jí ẹ ń fún wa lórí ọ̀fẹ́ tá a fi ń sùn ẹ ń yọ̀ǹda àánú rìn àjò fún wa ẹ wo ibi tí oníkálukú wa ti wá ẹ sì ṣọ́ wa débi láyé àtàwọn àgbọ̀ ibi sórí ẹnìkankan bàbá gba ọpẹ́ wa bàbá gba ẹ̀yìn wa à ń jẹ síyè à ń mu síyè ìwé mímọ́ fìdí ẹ̀ múlẹ̀ sáwọn ó tiri wọn tó ti ó ní fi ìbùkún bóluwa ìwọ ọkàn mi má ṣe gbàgbé gbogbo orin rẹ ó tán gbogbo àrùn wa ó dárí gbogbo ẹ̀ṣẹ̀ wa jù wá bàbá gba ọpẹ́ wa ilé wa wà lálàáfíà iṣẹ́ wa wà lálàáfíà ìjọ ọlọ́run wà lálàáfíà bàbá gba ọpẹ́ wa tí ìyẹn ò bá sí kò màsẹ́ni tó máa wà ń bì ó wù ẹ́ nínú àánú rẹ ló dá wa síta ya tọmọ tẹbí tara fi wà ń bì bàbá gba ọpẹ́ wa ẹ tún wá fún wa ní okun àti agbára ti wà ń bì bàbá gba ọpẹ́ wa a dúpẹ́ lórí àwọn bàbá wa àwọn aláṣẹ gbogbo bí ọ̀tá ṣe pọ̀ tó ẹ sá ń fún wọn ní ìṣẹ́gun lójoojúmọ́ náà ni bàbá gba ọpẹ́ wa ẹ̀jẹ̀ ń ṣubú ara ẹ̀jẹ̀ kan ṣubú ẹ̀mí ẹ̀mí mọ ọlọ́run ń gbé wọn rọ inú wa ń dùn à ń tẹ̀lé wọn bàbá gba ọpẹ́ wa wọn ò sì wá darí wọn tọ́ wa lọ́nà tó tó àti èyí tó yẹ bàbá gba ọpẹ́ wa bàbá gba ẹ̀yìn wa a máa gbé ọgá o a máa ṣe ọ́ lógo assembly tẹ́nìkankan fi sílẹ̀ ó wà lálàáfíà láfi wà ń bì bàbá gba ọpẹ́ wa iná ọmọ ò jẹ́ kó jó wa ẹ̀yà ara wa ò dẹ́ ó da sẹ́lẹ̀ bàbá gba ọpẹ́ wa bàbá gba ẹ̀yìn wa àtójórun dójú ikú gbogbo májèlé kà lójórun lójú àlá iná ẹ̀mí mọ́ ń ti jáde bàbá gba ọpẹ́ wa bàbá gba ẹ̀yìn wa ẹ̀jẹ̀ àdìdàkudà gbogbo ẹ̀gún pátápátá ẹ̀gún ìran èpè ìran ẹ̀ṣẹ̀ ìran ìwà ìran àmì ìran àánú ọlọ́run yí dànù bàbá gba ọpẹ́ wa ó tún wù ẹ́ nínú àánú rẹ ó tún wá fi ẹsẹ̀ wa délẹ̀ ní ilẹ̀ àánú cnc aláṣẹ pé ògo ni folódùmọ̀rẹ́ ògo ni folódùmọ̀rẹ́ ògo ni folódùmọ̀rẹ́ gbogbo ètò tá a fẹ́ ń bẹ bí ẹ̀mí mọ́ jẹ alága ẹ̀mí mọ́ gbàkóso ẹ̀mí mọ́ jẹ alága ẹ̀mí mọ́ gbàkóso àbọ̀ ọlọ́run kó dájú lórí wa àbọ̀ ọlọ́run kó dájú lórí wa àbọ̀ ọlọ́run kó dájú lórí wa a ò ní ṣe ẹsẹ̀ gbé o a ò ní ṣe ẹsẹ̀ gbé o a ò ní ṣiṣẹ́ o a ò ní ṣìjẹ́ o a ò ní ṣì mú o. Thank you Jesus. Thank you Jesus. Thank you Jesus. Ọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ ìmọ́lẹ̀ kó máa tàn mọ́lẹ̀ sáyé wa. Òun náà ni ọ̀nà òun ni òtítọ́ òun ni iyè òun ni àjíǹde tó bá lẹ́ni tó gbá ẹ̀sán débì ní orúkọ Jésù ọwọ́ àjíǹde kó wọ́ ọbẹ̀ lọ. Ká máa rọ́pẹ́ ayọ̀dá. We will not mourn. We will not sorrow. From now to the end of time there shall be joy. Joy unspeakable in our life in Jesus' mighty name.
1: Amen. Orúkọ Jésù. Ní ìrẹ̀lẹ̀ ọkàn wa, àtẹ̀rí ọkàn wa bá síwájú rẹ ní àṣálẹ́ yìí, bí ìpàgọ́ yìí ti bẹ̀rẹ̀, ẹ̀ṣẹ̀ àìṣedédé wa gbogbo, tí ò ní jẹ́ ká rí ìfarahàn rẹ, tí ò ní jẹ́ ká lọ ní ìdáláre, ní orúkọ Jésù Kristì Olúwa dáríjì. Agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ Jésù fi sọ wá di mímọ́. Gbogbo ẹ̀gún ẹ̀ṣẹ̀ pátápátá lórúkọ Jésù ẹ̀jẹ̀ rẹ Olúwa fi lù kúrò. Ọlọ́run dáríjì wá. Ọlọ́run dáríjì wá. Àṣìṣe wa lórúkọ Jésù Olúwa pààrẹ̀. Ọlọ́run yọnu sí wa o. Ògo ni forúkọ rẹ Olúwa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa.
2: Amen. Now I call our father the general evangelist of our Christian mission, pastor and evangelist. Richard.
3: Olushagun. Rere and Babawa.
2: Put your hand together for the Lord.

0: Yes.
1: Amen.
2: Shall me be anything enough for war in way?
0: Amen. I see why I want to enter into your life.
2: Shall me be any to we bear of it by me, me, my lot. Oh, okay. Why you don't yes?
0: Amen.
2: You barely saw we pay. Only the matter of your Pentecost is it there? Gbogbo wọn fi ọkàn kan wà ní ibì kan. Wọ́n ní lójijì ìró ti ọ̀rọ̀ wá gẹ́gẹ́ bí ìró àfòfò líle. Ó sì kú ilé náà níbi tí wọ́n gbé jókòó sí. Ẹ̀là ahọ́n bí ti ná ó sì yọ sí wọn. Ó sì pín ara rẹ̀. Ó bà lé olúkúlùkù. Gbogbo wọn ti fi èdè mìíràn sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí ẹ̀mí ti fún wọn ní ohun ẹni tó bá rí ẹ̀mí ṣe lọ́wọ́lọ́wọ́ nínú agbo wa lọ́sẹ̀ yìí iná tuntun ó lè máa jọ.
0: Ṣé
2: nǹkan tí ìwọ bá wá rí
0: báyìí?
2: Mo sọ̀rọ̀ pẹ̀lú àṣẹ iná tó dùn tàtẹ̀ yìí wá lọ. Láàrin wa, ó yẹ máa jò. Kí gbogbo ayé ó lè mọ̀ wípé ìsọjí tuntun ti bẹ̀rẹ̀ nínú ìjọ apostolic Christian ní gbogbo àgbáyé. Ẹni tó rí àmì ṣe iná ó yẹ máa jò. Láàrin wa lọ́sẹ̀ yìí iná tí ò tó ju ti àtẹ̀yìn wa lọ èyí tó máa pa èṣù àtọmógún ẹ̀ lẹ́nu mọ́. Láàrin wa lọ́sẹ̀ yìí ẹni tí mi sí wà lára iná yẹn ó yẹ bú dára. Iná tuntun tí ó sọ iṣẹ́ ìránṣẹ́ wa di ọ̀tún. Gbogbo irinṣẹ́ tí ó wà lọ́wọ́ wa irinṣẹ́ mi mímọ́ tó wà lọ́wọ́ wa káàkiri irinṣẹ́ yẹn agbára tó máa sọ di tuntun lónìí nígbà tó máa fi padà sílé tó mọ̀ wípé agbára dé ẹ̀mí tuntun yẹn ó yà wà lọ́wọ́. Lónìí gangan lórúkọ Jésù ipò ojú kan tó wà yẹn lórúkọ Jésù iná yí ẹ padà. Nínú iṣẹ́ ìránṣẹ́ wa nígbà tí ọ̀sẹ̀ yóò bá fi parí ní orúkọ Jésù àyípadà ńlá tó ti dé. Ó ti rí bẹ́ẹ̀. Àṣẹ́gun. Ìwọ ẹ̀mí mímọ́ la pé ó lọ́sẹ̀ yìí pẹ̀lú ọwọ́ agbára tójú tàtẹ̀ yìí wá tójú ti pìlẹ̀ṣẹ̀ wá tójú ti 1930 ó yẹ bẹ́ẹ̀ lọ́wọ́.
0: Ó gbóni fún ọ lọ.
1: Hallelujah.
0: Bẹ́ẹ̀ ni kò rí.
1: Àmì.
0: Ó ti rí bẹ́ẹ̀.
1: Àmì.
0: Àṣẹ́gun.
1: Àmì.
0: Jésù Olúwa wa.
1: Àmì.
0: Àmì.
1: Àmì.
0: Ni orúkọ Jésù.
1: Hallelujah. We shall remain standing while we render CAC anthem.
0: Ìdíjú ń gbà tí a kọrin àpilẹ̀kọ ìjọ yìí.